ẹn tẹ ma mìíràn yọgẹ mẹ fali ká tẹ wọn tọrọ yìí àpẹẹrẹ kí wọn pọ yìnyín tukulọ wẹ kí káàtì yẹ kẹmí kẹtàn wẹ wọn jìnyín tukulọ níwẹ ẹn lè bá nínú ganyu gẹ ó bí kí yọ àpò gan gẹ ẹn ká orí nílé yẹn lẹyìn ọrọ jàse yóò kàn gẹ bàrà bí o má tì wọ́n do yọ̀ngọ́ kàn wọ́n kọ́ni wọ́n nàkó wọ́n chán wọ́n lọ́wọ́ jàse níwẹ ẹn mẹ́rì kì yín gẹ yíyá kí n tún wọ́ kàn mẹ wọ́n lè yẹ kàn mẹ mẹ hàn án tó gilan ni ní wọn nàní mi dọ̀rọ̀ dọ̀mọ̀ náà wẹ wọ́n bọ́ ní padà yàn wí nà lẹ. Ẹn dín gan wẹ wọ́n pìọ́ wí gilan ní wọ́n pìkẹ́ wọ́n nàjà wọ́n gilan ní wọ́n pìkẹ́ wọ́n gilan wẹ má tọ̀rọ̀ dọ̀mọ̀ náà wẹ wọ́n nà lẹ wọ́n ní padà yàn wẹ. Ẹn dín gan wẹ wọ́n wí kẹ́ ti pra péye wọ́n bọ́ ti pra péye bí bana gẹ wọ́n nà lẹ wọ́n ní padà yàn wẹ. Ẹn wí wẹ wọ́n wí yin wẹ tagi wí yin wẹ sí bun wọn. Ngẹ wuyi wuyi yaki punu gẹ wubi ta dunko sara ki gowu na ẹn hanga wubi na filinge ngan han wu filinge han wu ye filinge ngan na filin ẹngan wu ye filinge ngan han wa fun ngan na turugu ngan wu filin ẹn han wa nyerere yo filinwe wuyi kulu nige mako nyerere yo gẹ ngan wu seri ta we nyerere yo seri ge wa ta ẹngan wuyi na filin. Mapo ne wo kaichen fo finwe wi kulu kaichen nge wa wo siri tagi kaichen kulu siri wata en ha wi nimuka miga hama nimuka wa wigyo mapo ne kangulo ni apo nimu foma mingi na pia tutu mawe wi kulu nge apo nyende yoge ee mina yuka dia yolo umi bunu wi serige kimi bunu o foro kareti da wo ma sero foro Jesus Christi.